0: ndị ewonu ndị ọma na-ege ntị, ụwa ka ọha m nọ. Daalụ unu, unu niile maka ige ntị.
1: Ẹkùn ẹdẹ wòyí, ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ Ṣábà Ìnákúlá Rédíò, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìrìn Òǹdó ti gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àìdúródé àti ṣégeṣége tí ọ̀wọ́n òpó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó ń ṣe ó ti dabarú ètò ọrọ̀ ajé fún àwọn ènìyàn ní ìlú Yúróòpù. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn 12 ní ìpínlẹ̀ Edo. Ìjọba àpapọ̀, àjọ European Union àti àjọ tó ń mójútó ètò ìwòsàn ní àgbáyé WHO World Health Organization ti pété láti gbé ètò kan kalẹ̀ láti dojú kọ bí àìsàn bá bẹ́lẹ̀ láàrin ìlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ṣégeṣége tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwọn òpó bá a ṣe ń bá ara ẹni sọ̀rọ̀ ní orílẹ̀-èdè yìí, ó ti kó àkùdé bá ìlọsíwájú ètò ọrọ̀ ajé, pàápàá jùlọ ní ìlú Yúróòpù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ń bá oníbàárà wọn sọ̀rọ̀ ni kò rí ààyè láti ṣe bẹ́ẹ̀, tí ó sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ pàdánù àwọn oníbàárà wọn. Nínú ọ̀rọ̀ yìí náà ni olùgbé kan ní ìpínlẹ̀ Edo, Ọ̀gbẹ́ni Mark Omo, ti bá oníròyìn wa sọ̀rọ̀, tí ó sọ wípé bákan náà ló máa ń sorí ní ọ̀dọ̀ agbègbè tó náà wà, wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn òpó ẹ̀rọ yìí kìí ṣiṣẹ́ déédé, tí ó sì ń fa ìfàsẹ́yìn bá ètò káràkátà. Ó wá rọ àwọn tọ́rọ̀ kan kí wọ́n mójútó ètò yìí, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń pàdánù owó látàrí ṣekúṣekú tí àwọn ẹ̀rọ oníbánisọ̀rọ̀ ń ṣe. Ó wá dábàá wípé fún ìgbà míì tó bá ti pẹ́ jù, ṣe ló yẹ kí àwọn tó ń pèsè bí a ṣe ń bára ẹni sọ̀rọ̀ yìí gan máa sanwó fún àwọn olùbárà wọn. Ọwọ́ àwọn agbófinró ní ìpínlẹ̀ Edo ti tẹ àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn 12 kan, ní èyí tí ọwọ́ tó wọn ní agbègbè kan tí wọ́n pè ní Amazing Grace Estate ní agbègbè Ẹlẹ́lẹ́ ní ìlú Auchi. Ẹni tí ó jẹ́ agbẹnusọ fún àwọn ọlọ́pàá Edo Ẹnu Ìkó Ẹ̀dẹ̀ tó sọ ọ̀rọ̀ yìí jáde, tí ó sọ wípé àwọn ti rọ́wọ́ tó àwọn ẹni yìí, tí àwọn sì rí àwọn nǹkan ní ìgbà lọ́wọ́ wọn, pàápàá jùlọ wọ́n rí mọ́tò Mercedes tí wọ́n ń pè ní Jeep gbà, ní èyí tí nọ́mbà rẹ̀ jẹ́ GWA 471DS, èyí tí ó jẹ́ pé Ọ̀gbẹ́ni Balógun Israel ni ó ni mọ́tò náà. Ìjọba àpapọ̀, àjọ EU àti àjọ tó ń mójútó ètò ìwòsàn lágbàáyé WHO ti pété èròngbà kan láti dojú ìjà kọ ìṣòro kíṣòro lórí ètò àìsàn àbí àìlera tí ó bá bá àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ya owó tó tó 4.4 million ó lé, ìyẹn owó dọ́là sí ọ̀tọ̀, láti fi dojúkọ àwọn ìṣòro náà. Ọ̀rọ̀ ìwáyé nígbà tí wọ́n ṣe ìpàdé kan pẹ̀lú àwọn òǹwòye lórí ètò ìlera àti àwọn ọ̀jọ̀gbọ́n pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba, nígbà tí wọ́n ṣèpàdé ní ìlú Àbújá, tí wọ́n sì kéde wípé owó tí wọ́n nílò gan tó 6 million àti díẹ̀ lórí àtidójúkọ ètò ìlera náà. Wọ́n tún wá sọ wípé ètò náà yóò gbà tó ọdún 4 ní àsìkò tí wọ́n ò fi pèsè ètò ìwòsàn yìí fún gbogbo mùtúmùwà. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
2: Alright, ladies and gentlemen, my name is MC Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
3: Welcome to Sports Daily from Esan Banacola's Radio. I am Big Billy. First from the local sport. The Nigerian Cricket Federation has drafted players across the elite and developmental categories ahead of the maiden edition of the Nigerian Super League, which will be held in Lagos from May 16th to May 30th. In another development, Victor Osimhen is confident that Galatasaray will continue to dominate the Turkish Super League, regardless of the pressure mounted by other title contenders. Osimhen scored twice as Galatasaray claimed a record 26th Turkish Super League title on Saturday. This is the Beat of Sport from Asian Binoculars Radio. I am Big Billy saying, do have a lovely day and God bless you all.
4: Welcome to Entertainment News from Asian Binoculars Radio, Uromi. First, the headlines. I had to book appointments to see Ilebaye after her fame. Further reviews. Burna Boy sings rubbish. DJ Tunes claims. My name is DJ Chinenye. Now the entertainment news in details. The father of Baby Naija All-Star winner Ilebaye, Emmanuel Odinia, has opened up on the ongoing family crisis involving the reality TV star. Speaking in an emotional interview on Sunday in Abuja, the father of the reality star alleged that Ilebaye now makes him book appointments before seeing her, following her rise to fame after winning the Big Brother Naija All-Stars edition. According to him, their once close relationship changed after her success in the entertainment industry. In other news, Wizkid's personal disc jockey, DJ Tunes, has criticized Afrobeat singer Burna Boy's music following their clash in April. It was reported that Burna Boy and his team reportedly assaulted DJ Tunes at Obi's house, Lagos, a few weeks ago, which led to DJ's Association of Nigerian temporarily suspending the singer pending investigation into the alleged incident. Amid the ongoing investigation, DJ Tunes sparked controversy after throwing shade at Burna Boy during a recent performance at a London club. During his set, DJ Tunes played Burna Boy's song Last Last but muted his vocals and then proceeded to call his music rubbish. To wrap up the entertainment news, the headlines again. I had to book appointments to see Ilebaye after her fame. Further reviews. Burna Boy sings rubbish. DJ Tunes claims. That's all of it today on Entertainment News. Thank you for listening. I am DJ Chinenye saying enjoy the rest of your day.